0: will bring it to your life.
1: Mẹ bẹ̀rẹ̀ àmì malakẹ̀ nukuna dẹ̀ wà gbẹ̀mọ̀.
0: That amen will give you a breakthrough.
1: Àmì malẹ̀ lábù fọ̀ tó sọ so now.
0: You will not be sad, you'll be happy.
1: Mẹ bẹ̀rẹ̀ màá gbà nínú kàlà o àyẹ̀ jíjọ tọ́.
0: You'll be gloomy, you'll be glad.
1: Lẹ̀lẹ̀ nù kàn tán lọ azọ la pọ̀ jíjọ.
0: You know before you are going to be rich.
1: Màá dà àgẹ̀ o lánì kan sinọ tọ́.
0: Everything you've lost, everything is brought back.
1: Ní yóò kátà lè bú làgbè àmì àwọn tó gbọ̀ vanu wà tó gbọ̀ gòdò.
0: Windows of heaven are opened over your
1: house. Mẹ bẹ́ẹ̀ náà tìpọ́ pẹ́lẹ́sì ọ̀gá tálà dé wúlò fùfún náà wà zọ.
0: Over your family.
1: Ẹ fún náà wò fún mi
0: ya. Over your life.
1: Ẹ fún lè wà gbẹ̀mọ.
0: And all the losses of the past will turn to gain.
1: Ẹyẹ ní yóò lè bú ẹ̀tọ́ iná báyìí tí aláwa tó azú fìdé náà ó tó gbá jìn yìí náà.
0: Every good thing you ever desired, every wonderful thing you ever wished for, every good thing you saw in the lives of other people, you said, Lord, if that could be me, yes, it is you.
1: Mẹ bẹ́ẹ̀ dẹ̀ nínú ìṣòro lè pẹ̀ tó náà náà nínú ìṣòro lè mọ́ pọ́n náà. Nínú ìṣòro tàmù bú tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà, ó máa ó ní ẹ̀dẹ̀ lùṣẹ̀ láni ẹ̀tọ́ yẹn lá, mo gbọ́ bẹ́ẹ̀ tọ́ wé lò.
0: I say what the Lord has said concerning you. You say what the Lord has said concerning you.
1: Ní ìmáwò gbọ́dọ̀ fún ẹwà àgbẹ̀ ní tí a máa dò pẹ́lẹ́ di, wọ́n tọ́ka àkẹ́nu náà dò pẹ́lẹ́ di.
0: And two of us agree together and say the same will be taking place in your life.
1: Ní mímí àmọ̀ ẹ̀fẹ̀ mi àdá sínú ajá òun lẹ̀ka la ẹlẹ́fà mi lẹ̀ wà àgbẹ̀ mọ.
0: Lift up those hands, mighty hands.
1: Mi do àsì tìrẹ àkọ́mọ́ rẹ̀ jì náà.
0: Powerful hands.
1: Àsì sẹ́sẹ́ máa o.
0: Your hands are no more weak.
1: Mẹ́bẹ́rẹ́ rẹ̀ wá sí mọ́mọ́ ga dó àgbọ̀n o.
0: Your hands are no more fruitless.
1: Mẹ́bẹ́rẹ́ rẹ̀ wá sí ògbà ni àṣì máa tẹ̀ fún o.
0: You are no more unlucky.
1: Mẹ́bẹ́rẹ́ rẹ̀ gbà ní àjọ gbọ̀gbẹ́tọ̀.
0: Breakthrough.
1: Àgbọ̀nà fún. Jọ̀gbẹ̀nui.
0: Prosperity.
1: Jíjẹ́ jẹnui.
0: Open door.
1: Mẹ́bẹ́rẹ́ fún tọ́bọ̀ funfun.
0: Opportunity.
1: Mọ́nú pọ́pọ́ bá mọ̀ sí ìṣó.
0: Joy everlasting.
1: Mẹ́bẹ́rẹ́ jíjọ máa fọ́ pé àṣẹ.
0: Father in the name of Jesus.
1: Pàápàá lè Yéṣu pẹ́nukọ́ mọ̀.
0: We thank you because you brought us to this very moment. Oh Lord, I pray, shower your miracle of night over all your people tonight in Jesus' name.
1: Nídà pẹ́bẹ́lẹ̀ pẹ́ mi bá ga àfòsàmọ́ dó gbẹ̀dá bẹ́ẹ̀ náà. Nábẹ́ nukunú bẹ́ẹ̀ tẹ̀lé jakọ́ rẹ̀ fi wojú. Dẹ̀ka lè Yéṣu pẹ́nukọ́ mọ̀.
0: So promise, oh Lord, I pray, this will be the night of fulfillment.
1: Mẹ́bẹ́ nùgbẹ́ yóò lè dúnú ìfi wo lá. Ní ìfàmù náà lè sàn yà mọ́.
0: I pray, Lord, that every negative thing, whether we know them, we don't know them, this night, they are passing away in Jesus' name.
1: Mẹ́ tó gbẹ̀dá nú máa nyún máa nyún jọ̀gbọ̀ fún ẹ̀dẹ̀ sí àdé mí yẹ mí máa yẹ o. Zẹ́mu lá, wọ́n nu va ilẹ̀ fi wo pa gbẹ̀mọ̀ lè Yéṣu pẹ́nukọ́ mọ̀.
0: I sprinkle the blood of Jesus upon everyone.
1: Mẹ́ gílẹ̀ Yéṣu pẹ́ fún ládé fi wo ẹ̀dẹ̀ sí àdé jí.
0: And this night, oh Lord, when you see the blood, you'll pass over them.
1: Mẹ́bẹ́ náà zẹ́mu náà lè pọ̀ fún ọlọ́lá tó ń tí a bá yìí.
0: Evil will pass over them.
1: Mẹ́bẹ́ jọ̀gbọ̀ fún ilẹ̀ tó ń tí a bá yìí.
0: Calamity will pass over them.
1: Mẹ́bẹ́ de àklamà jọ̀gbọ̀ núwá tó ń tí a bá yìí.
0: Death will pass over them.
1: Mẹ́bẹ́ tọ̀lẹ́lẹ́lá tó ń tí a bá yìí.
0: Death, untimely death will pass over them.
1: Mẹ́bẹ́ de kú pata alá tó ń tí a bá yìí.
0: Oh Lord, I pray, deformity will pass over them.
1: Àpẹ́tọ́ mẹ́bẹ́ de gbọ̀gbẹ́ lá tó ń tí a bá yìí.
0: Premature hazard will pass over them.
1: Mẹ́bẹ́ de jọ̀gbọ̀ fẹ́pàmọ̀ jíjẹjẹ láti ohun tí a bá yìí.
0: O Lord, from now on, they'll go from blessing to blessing.
1: Bàbá tó zẹ́ ẹ mọ̀ jẹ́ àfi wá tó àyíra mọ̀ ẹ̀rẹ́ àyíra mọ̀.
0: From the goodness of the Lord to another goodness of the
1: Lord. Wá tó mọ ọ̀pọ̀ jọ̀gbọ̀ ní mọ̀. Wá tó jọ̀gbọ̀ ní ẹ̀rẹ́ jọ̀gbọ̀ ní mọ̀ tó gbẹ̀rẹ̀ dọ̀ lé mọ̀ gbà lè o.
0: No infirmity again.
1: Mẹ́bẹ́ dọ̀lẹ́ àmọ́ mọ̀ gà lè o.
0: No possibility again.
1: Mẹ́bẹ́ nínú inú gùn ọ̀wọ́ mọ̀ gà lè o.
0: No weakness again.
1: Mẹ́bẹ́ gbọ̀jọ̀gbọ́jọ́ mọ̀ gà lè o.
0: Let your blessings come upon them in Jesus' name.
1: Yàtà mọ̀ bí àwòyẹ yìí lánàá fàbí o bá gbọ̀ mọ̀ gbà lè Yéṣu pẹ́nukọ́ mọ̀.
0: Lord, I pray this night will be the night of miracles.
1: Bàbá mi tó gbẹ̀rẹ̀ àzẹ́mu lánàá yẹn fi ó bọ̀ nùkúnú bẹ́ sàn.
0: At this night hour, let all yokes be broken.
1: Mẹ bẹ́ẹ̀ zẹ́mu lẹ ga fún yẹn mọ lákọ̀ọ́kú tí ó na ngàn.
0: Let all fetters be broken.
1: Mẹ bẹ́ẹ̀ kúnyánwó kátà náà tso.
0: And let all their bonds be taken away in Jesus' name.
1: Mẹ bẹ́ẹ̀ de ó fà gbàmọ́ náà mìíràn lẹ́tà náà wá jọ lọ Yéṣu pẹ́nukọ́ mọ̀.
0: Lose them from captivity.
1: Bàbá àtùkà fi wọ́n tó ẹ̀kúrú fi yẹnyẹn mọ̀.
0: Deliver them from all their sacks of the enemy.
1: Dèwọ́ dògòtò fún tó pẹ́ àmọ́jíjẹjẹ mọ̀.
0: I pray, Lord, your blessings will multiply in every life in Jesus' name.
1: Yàtà mọ̀ bí abẹ́ náà wọ́yà yìí rán náà zu àgbà ájáde fi wọ́n jábẹ́ tiẹ̀ náà lè Yéṣu pẹ́nukọ́ mọ̀.
0: Every promise they have claimed.
1: Nùgbẹ́ dúdú ní ìṣòro bí àzàn yẹn mọ̀ lá.
0: Every good thing they have said, fulfill for them in Jesus' name.
1: Ẹ̀yàn ìṣó ògbọ̀kùn ló bá gbẹ̀rẹ̀ ti zẹ́mu lá. Nàní bàbá mi náà lè Yéṣu pẹ́nukọ́ mọ̀.
0: Make